0: Ọba tó mọ ìbẹ̀rẹ̀ mi, Alfa Omega, ìwọ lọ́pẹ̀yẹ̀ o. Lógo àtọ lọ́la lọ́la, mo dúpẹ́ bàbá mi Ọlọ́run ṣeun. Mo dúpẹ́ o torí ẹnu ọjọ́ mẹ́ta yìí bàbá mi nǹkan le o le, àmọ́ mo dúpẹ́. Mo rí ìrànlọ́wọ́ ọpẹ́ mi àkọ́kọ́ ní 100,000 ní káfíra oúnjẹ sílé fún ọdún. Mo dúpẹ́, mo rí ìrànlọ́wọ́. Fóònù mi náà gba tí omi wá di márùn-ún. Fóònù mi náà ojú ẹ̀ fọ́ mi tiẹ̀ mọ́ bó ṣe ṣe kò jábọ́. Ojú ẹ̀ ṣàdédé black wá ni. Àmọ́ ojú kẹta ni mo rí àánú Ọlọ́run gbà. Mo dúpẹ́. Bàbá mi, omi ti bẹ̀rẹ̀ iṣẹ́ o. Iṣẹ́ àkọ́kọ́ tó mi kọ́kọ́ ṣe ni pé abẹ́ ọkọ mi ti kú láti bí 2 years.
1: Ẹ bá ń rìwáìn, ẹ jẹ́ rìwáìn. Kí mọ̀mọ́ lọ.

Orúkọ mi ni Kọ̀yàdé Sunwọ́n láti ìlú Ìkòròdú ni mo ti wá. Èmi lọmọ ìjọ yín lórí afẹ́fẹ́. This is the first time to my give testimony. God has been doing it very well. Ọlọ́run ṣe fún mi. Ìgbà míì tẹ bá ní nǹkan tẹ bá ní ká ṣe, instruction tẹ bá ní ká ṣe, máa ń tèkì ẹ̀. Ǹjẹ́ máa ń rí pé Ọlọ́run máa ń ṣe ìyanu. Tó wù yín ò bá tẹ pọ̀, mo ṣáà rí pé Ọlọ́run máa ń fún mi lówó. Ǹjẹ́ máa ń san ìdá mẹ́wàá mi, gbogbo nǹkan tẹ bá ní kán ṣe tó bá ti ń wà lọ́wọ́ mi, máa ń ṣe. Nítorí ẹ̀ ní ṣe wá fọpẹ́ fọlọ́run, forí látọ́ lọ ṣe fún mi. Lẹ́yìn ta ṣe prayer sí omi mẹ́wàá ta ni ká ṣe, mo rí pé Ọlọ́run ṣe ìyanu. Ẹnìkan tí mo respect wà fún mi lówó, ó fún mi ní owó. Ǹjẹ́ ti yọ ìdá mẹ́wàá mi, mo ti san. Thank you very much, sir.